Ọbẹ́bíà bẹ̀yìn sẹ́, nẹ́sọ̀nẹ́ bọ́sọ̀mí kúrúmù náà ọbẹ̀ wọ̀. Onyàmí asẹ́m ẹ̀yẹ nù kwẹ́ntìnù. Ọbẹ́bíà yìn sẹ́ wọ́ bọ́sọ̀mí kúrúmù. Ètì asẹ́m pápá bí ẹ̀rọ adé ẹ̀kọ́ fọ́mì wọnú. Ẹbẹ́ bẹ́ mú ànsán náà mẹ́fìrì ẹ̀sìn mú. Nẹ́sọ̀ ẹbẹ́ bẹ́ mú àìjìnà mi àmì sọ. Ètì mi mẹ́ mú sọ́sọ́ àìjìnà mi sọ wáyé. Onyankopɔn pɛbɔne, me deɛ ne sɛ mɛyɛ neɛ tene.